àwọn ìdọ̀tí wọ̀nyí nítorí bẹ́ẹ̀ àwọn ìdọ̀tí wọn ò ní pẹ́ ní àwọn ọ̀nà tí àwọn ẹranko wọn yóò máa tú káàkiri tí wọn yóò sì máa ba àwọn àdúgbò wa jẹ́ fún àwọn ìdọ̀tí ẹ jẹ́ kí a gbé ní àwọn àdúgbò tó mọ́ pépépé bí wọ́n bá sì jẹ́ pé wọn ò wá kó ìdọ̀tí yìí ẹ ní àǹfààní láti pe ojúlé-iṣẹ́ tí ń kó àwọn ìdọ̀tí yìí tá a mọ̀ sí SJDS lórí ẹ̀rọ tá a mọ̀ sí 01 99 99 10 09 àbí èyí tí a mọ̀ sí 01 40 42 99 99 pẹ̀lú ojúlé-iṣẹ́ tá a mọ̀ sí SJDS ẹ jẹ́ kí a kópa nínú ìmọ́tótó ìlú paraku àti ẹwà rere rẹ̀.

Rido balẹ le mi omo yaburo iyan re mo wa seju mo fi nki gbogbo awo omo e kaaro ejire jake jale igbogbo ile agbaye patapata pe aku jijire oko ijoba onisa eni kokan wa lese adele bari arina kore atajire fun gbogbo awon loja ni ojo iteni ojo ini ti nsojo isegun ojumo kini ninu osu kesan odun ta mo si osu owewe odun 2024 mo ki pe eku dede wo yi e wa ba wa lo lori awon ilana akole awon ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láòsì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn látamọ̀ sí fraternité tó wá sí àlàyé lórí ìgbésẹ̀ ìjọba lọ́dẹ̀dẹ̀ àwọn ohun ọ̀gbìn wa jẹ́ ojúlé iṣẹ́ tamọ̀ sí sena àti ilẹ̀ benin tí ń ṣe ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n ń ṣe àwọn ọ̀gbẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ọgọ́rùn-ún ọjọ́ lórí ìdarí oyè ní orílẹ̀-èdè benin síbẹ̀síbẹ̀ ẹni wa àwọn gbìyànjú tá a mọ̀ sí romi aliwada yìí ti ń fi òǹtẹ̀ múlẹ̀ fún ìdàgbàsókè o ìwé ìròyìn tá a mọ̀ sí la nation òun náà wá ṣe àlàyé lórí ìdarí èyí tí a mọ̀ sí ER intelligence artificial ní orílẹ̀-èdè benin tí a gba ipò kẹta ní ilẹ̀ àwa aláwọ̀ dúdú ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí lílo àwọn ọ̀rá èyí ni àpẹẹrẹ pàtàkì ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa ìwé ìròyìn tá a mọ̀ sí lo matin òun náà wá fi òǹtẹ̀tẹ̀ ọgọ́rùn-ún ọjọ́ lórí àlééfà ìwé ìròyìn tá a mọ̀ sí digital info òun ṣe àlàyé bákan náà lórí ìdarí àwọn ìbùnà owó ní agbègbè ní orílẹ̀-èdè benin kútọ́nu ti ń múra ìdàgbàsókè ìwé ìròyìn tá a mọ̀ sí le matinal òun náà wá ṣàlàyé lórí àlééfà ẹni wa àwọn kìlọ̀ tá a mọ̀ sí romi adiwada ní orílẹ̀-èdè benin.

0: ọgọ́rùn-ún ọjọ́ rẹ̀ fún ìlọsíwájú. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí ìlà ńlá ti ẹ̀rọ náà mọ̀nàmọ́ná tá a mọ̀ sí SB. Ojúlé iṣẹ́ yìí ti ń pe gbogbo síbi àkíyèsí o. Ìwéròyìn tá a mọ̀ sí Labusol òun náà wá ṣe àlàyé lórí ìgbógunjà àwọn ewé ìrọ̀bìnú ẹlẹ́dẹ̀ wa. Àwọn ọmọ ogun bíi mẹ́ta ni wọ́n ti gbé lọ ní ilé ìdájọ́ tá a mọ̀ sí CREAT.
1: Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn ìtọ́jú ẹ̀ tèmi mọ̀ láti fi tó wa ní etí pẹ̀lú ìwéròyìn tá a mọ̀ sí Telegram tó wá ṣe àlàyé lórí ìgbógunjà àwọn ogun olóró okoge bíi ẹ̀ta kan ni wọ́n rí ní ẹ̀bá Ọ̀pára o. Wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn ìtọ́jú ẹ̀ tèmi tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yín ọ̀wọ́n jùlọ tá a mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ Asenju. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ní kọ́ jẹ́ fún

0: dẹ̀ṣẹ̀hun ẹ̀kásán gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtìní ọjọ́ ìní ti ń se ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún tamọ̀ sí oṣù ọ̀wàrà ọdún 2024 mo kí pé ẹ kú dédé wo yìí ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí jago mẹ́ta ti kun ìṣẹ́jú 14 ní ojúlé wa ọmọ yẹn bọ́rọ̀ yìí tamọ̀ sí michelle dosunmu ní orúkọ mi arábìnrin wa tamọ̀ sí meulidi àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn ló kan mo ti mọ láǹfààní láti fi tó wa ní etí ní àwọn wọ̀nyí jẹ́ àṣàrò lórí ọgọ́rùn-ún ọjọ́ ti orí àlẹ́fà ẹni wà mọ́gìlọ́ tamọ̀ sí romi adiwada yìí a ó ṣàlàyé nípa rẹ̀ ǹjẹ́ ó lọ nínú àdúgbò títíru ní ojúlé ẹ̀kọ́ gíga àgbàlá wọn agbègbè ló kan tó wó lulẹ̀ nípa ohun òjò ńlá tí ó rọ̀ nígbà kan kọjá jẹ́ tí wọ́n ń képi a sì tọ́jú rẹ̀ kí ó tó di ìwọ̀lé a ó ṣe lálàyé lásìkò yìí pé àwọn ọlọ́pàá sọ̀gbọ́dọ̀ ẹ̀rọ wọn ni wọ́n ba àwọn bíi 50 tí wọ́n ṣe ṣèkúṣe lórí ẹ̀rọ yẹn táwọn sí kí ní ẹ̀tàn jẹ́ a ó ṣe àlàyé bákan náà lórí ohun yìí àwọn ìlànà àwọn ìròyìn tá fẹ́ lọ nípa rẹ̀ ni àwọn wọ̀nyí ṣùgbọ́n a ó gbọ́ àlàyé látẹnu ẹni wa mọ̀gìlọ́ tí a mọ̀ sí àgẹ́ àṣẹ tó jẹ́ ọ̀kan láàrin àwọn tí wọ́n bẹ ní ilé ajẹ́lẹ̀ ló paraku tí wọ́n darí rẹ̀ nígbà kan rí tí wọ́n láti ṣàṣà lórí ọgọ́rùn-ún ọjọ́ ti ẹni wa mọ̀gìlọ́ tá mọ̀ sí romi adiwada yìí ẹ bá wa lọ ti yá o mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí jẹ́ ọgọ́rùn-ún ọjọ́ ni ọjọ́ ní ọjọ́ ìní tí ẹni wà wọ́n jùlọ ààrẹ olódò àtàmọ̀ sí romi adiwada yìí gu orí àlẹ́fà jẹ́ tó jẹ́ pé tó gba àṣẹ ọ̀pá àṣẹ ní ojúmọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún 2024 tá wà yìí nínú àwọn àlàyé alàgbà wa tàmọ̀ sí ráúlọ ògùnnù kan pé ní àsìkò yìí nítòótọ́ àsìkò náà kúrú tí a lè ṣàṣàrò bó ṣe tó àti bí ó ṣe yẹ ṣùgbọ́n nínú rẹ̀ bákan náà aláti ṣe àlàyé lọ́lọ́kan òjọ̀ kan lórí àwọn omi lókan tí ó mú ṣe jẹ́ ó ṣe àlàyé lórí àwọn ìmúṣe rẹ̀ nípa èyí tó jẹ́ pàtàkì ní àkọ́kọ́ lórí ìpàdé àwọn aláṣẹ ìjọba tí wọ́n má ṣe ní gbogbo àwọn ọ̀sẹ̀ wọ́n sọ di ẹ̀ẹ̀kan ṣoṣo ní àárín oṣù èyí tó máa ń wáyé ní ojúmọ́ ní ọ̀sẹ̀ kínní ní ọjọ́rú ti ọ̀sẹ̀ àkọ́kọ́ láàrin àwọn oṣù ni wọ́n láti máa ṣe ohun yìí ǹjẹ́ ó tún wá sọ̀rọ̀ lórí ètò nípa ìlera ti àrùn pàjáwìrì lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé ẹnìkan dé ilé ìwòsàn kí wọ́n ṣètọ́jú rẹ̀ láì béèrè owó kí wọ́n ṣètọ́jú rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ kí wọ́n tó béèrè owó ǹjẹ́ ní àsìkò yìí wá sọ̀rọ̀ lórí ètò ìlera pàtàkì jùlọ fún àwọn tó jẹ́ wọ́n dùbúlẹ̀ àìsàn ètò ẹ̀kọ́ ètò ìdábòbò ǹjẹ́ gbogbo ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ sí ǹjẹ́ nínú àwọn àlàyé ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí garba kana òun náà wá gba ọ̀sọ́ tó ṣe àlàyé lórí èyí tí ń ṣe ọ̀fẹ́ fún àwọn ọ̀dọ́bìnrin tí ẹni wa àwọn jùlọ tá a mọ̀ sí romi adiwada yìí ṣe lálàyé jẹ́ ní ṣókí àwọn obìnrin bẹ̀rẹ̀ ní ojúmọ́ omi lọ ní ojúlẹ́kọ̀ọ́ cs wọn ní sanwó ó ní eléyìí jẹ́ ìrànlọ́wọ́ kan fún àwọn òbí torí ọ̀pọ̀ láàrin àwọn òbí ni kò sí agbára fún wọn láti fi àwọn ọmọ sí ojúlé ẹ̀kọ́ tó ń jẹ́ ìdènà fún ìtẹ̀síwájú àwọn ọ̀dọ́bìnrin ṣùgbọ́n nígbà tí eléyìí dé wá yóò mú jẹ́ kí àwọn òbí náà kí wọ́n ní àlàáfíà kí àwọn obìnrin kí wọ́n lè lọ ní ojúlé ẹ̀kọ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ ǹjẹ́ romẹ arábìnrin wa tí a mọ̀ sí ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí romẹ dáná tó kú òun náà wá sọ̀rọ̀ lórí ètò yìí nípa àbẹ̀wò tí ó ṣe fún wa ní ìlú paraku ní ojúlé òsàn ìlú paraku tó darapọ̀ pẹ̀lú àwọn aláìsàn àti bẹ́ẹ̀ lọ ní àwọn ọjà ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí lisi ṣoṣù ǹtọ́ òun náà wá sọ̀rọ̀ lórí àwọn ètò ọjà bí ó ṣe dí àwọn owó ipò kọ̀ọ̀kan kù ní gbogbo àwọn ọjà ìgbàlódé tí wọ́n kọ́ ó jẹ́ ìgbésẹ̀ kan tí ó dára fún àwọn gidigidi tí àwọn kà sára sí jẹ́ wọ́n á tún sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí àrígbọ́ látẹnu àwọn wọ̀nyí nípa àwọn tí wọ́n bẹ ní ilé ìtìmọ́lé tí wọ́n gba ẹ̀bùn ìjọba tí wọ́n fi ní ìtúsílẹ̀ gbogbo àwọn wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ ǹjẹ́ a sì wá sọ̀rọ̀ lórí èyí tí a mọ̀ sí piaget ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí faisal láfíà ní ìbílẹ̀ ajẹ́lẹ̀ ìlú paraku òun náà wá sọ̀rọ̀ sí ohun yìí kí ó lè wá sí ìmúṣẹ àwọn ọ̀nà ni àwọn ẹ̀kọ́ ni àbí bẹ́ẹ̀ lọ gbogbo rẹ̀ pátápátá jẹ́ ó ti fi sí ọ̀nà bí kò bá àtẹ̀tí lè ṣeéṣe ní àsìkò ṣùgbọ́n ó ti wà ní ọ̀nà àṣìṣe tó jẹ́ nǹkan tí ó dára pọ̀ jù eni wo mo julo ti amo si awon ara ilu ti amo si mamadu pelu taye awon ni koda bi eyan ba gboro sise ohun to mu se ninu awon ojo ogorun yi pe o wulo poju je awon nbere ki ni ikawa nbi won ni awon ero ti won le ma sise ninu re ko si o ye ki won ko opolopo ile awon ero fun awon e ti ile atijo ta mo si ko teb ti won se ti won ko awon ile ifi awon pamo ta mo si magazine oni o ye ki won fi awon ero sibe ki awon odo ki won le dise se ibi ti won se oti nigba kan ti an pe ni sobe bara bakan ni won ti se eleyi o ye ki won tun si lolokan ojo kan je won so lori ohun yi bi o se tati bi se jari arakoni wa ti amo si ageasil to je okan lani awon ti won be fun idagbasoke ilu paraku alase ilu ti amo si conseiller ti won soro lori ogorun ojo yi ti agbo ni asiko yi
1: eko dede woyi aki gbogbo omo yin karo ejire loke lodo bi ki bi oni kunukun wa wa nje okun wa ati alafia yi olorun ba ko joba lori gbogbo aporota nje alafia olorun ko joba lori orile ede wa bene an ton fi awoko yan fi njo eso ni alafia olorun ba ko joba lori oludari wa oni onu yin bo gbe eso ni kodai ilu wa baba wa yi afi ti oto abi dai ko baba wa romial de wa dai to omi en so omi ni an pe ni age asile mo je okenu ochelu ti ilu yi pa kubini o gege bayi eni ka boju wo oloto wa so ni be si ayi oye ojo ogo oyo ti che loni mo ka ni baba wa omo ni mo lo di so on ni bi omi tutun bo inu yin odo ejade ton yaun wo be ni lai fe che toke to da lai fe che wa munafi njale so ni ojo ogo oye o ti che opropon kan ti ton lai akoko ni ke di pe baba wa njoye bo apo la mo so ni o ti fi ilani owe ki won kale so ni abun njoye o na ni be onu oju che da si foju owe na nka so ni to fi gbogbo yi ka to yi oni ropon ga di gbogbo apo lo che owo ni agbe ni o ntowo ni oruko ni oluche ijoba ni mo ka ni o fowo to gbogbo epo lo yo fi so ni na yin odun meje tun ni won ko che be si ni ba foju wo la nka nu ojo ogo yo ti che yi opropon igbese lo ti gbe iyo fami fun so ni bi o tesiwaju be ah nko wa ako so ni oye tunu ka won ko che tugbon won o ti gbegbe sa koko nka so ni gbogbo yi o be yewo yi ilu kenken ye o je ilu alagbogbo abini won lo
0: oda aseun ye oro lati gbo latenu okan lari awon osulu ni gbegbele wa eni wa mo gbe ti amo si asilage ti won fi to ani ti baba jo ale ni agomisa tun gbo awon itukeke lori ohun igidigidi ninu tesiwaju wa je ni bi abalo ni ojule eko giga adugo titiro agbala lati ojo to ro ni ojumo keta di ni ogun osu keta odun to koja je ni agbala na ti wo ti arabirin ati amo si jisi ni kunura to je oludari ojule eko giga yi oni awon ti fi esun ti sun awon abi awon kalase ijoba ti mojuto eto eko abi awon to je pe won nbe fun idari eko ni gbegbele wa bakan na ni eto agbala yi to wo lule yi won no bi iwonse bi 80 ti o pe won wo lule bi won ba se tun se e wo nigba kan nigba ti awon mo ba nbe ni ile idaraya bi papa idaraya ta mo si sport awon oluse kuse won ma ngo green na ti won ko sinu agbala na to je pe nigba yo si wa wo o je ki awon mo ki won wa ninu idabobo ki iwole ki to de awon bere ki won se ra lowo fun awon nipa agbala yi won ni agbara won ka eti o je owo ti o nbe fun dagbasoke ojule ko yi won ti lo ki awon ni awon alase ijoba abi awon nure ki won ra won lowo lori agbala ojule ko giga adugo titiro ki won satunse re ki awon mo to wole fun idabobo awon mo yi lati wa lo si bi opin iroyin ti asan ojo teni je awon ti won se awon olopa sobodo ero won nawo ba awon bi adota lati asukumi lokan lo ṣugbọn ni ojo isimi to koja ni adugbo titiru awon bi medogbon ni won mu lori eyi ti won se sekuse ti won se ta npe ni kineti nge won ni won wa ni yara kan ni adugbo titiru ibi ti won te won lese ti awon olopa won lo ko won bi ti won se ipade ninu re awon ti won be ninu ohun yi won se lalaye ni asiko pe lati ile Nigeria ni won ti ko awon wa ni won ni won lati wa ise fun awon ti awon sanwo bi egbarun apo bi mewa ni awon fun won lẹ́yìn ìgbà tí wọ́n kún wọn dé nílùú paraku wọ́n wá kún wọn sí